0: àmọ́ onú náà ó tọ́ atúrátàṣe ó tọ́ rẹ̀ ó tọ́ tọ́ lọ́kì sí kọ̀kọ̀ náà mọ́ ẹ̀ẹ́dẹ́ bá dọ́ eké yí bá dọ́ òótọ́ ikọ̀ gbogbo é kọ̀kọ̀ dògùn mẹ́ òótọ́ ni ògbé òótọ́ rẹ̀ èyí tàbí wọ́n so gàṣí kẹ́kọ̀ọ́ fàmí mi tọ́jú ilé mi náà mi sa ẹ́ ọ pàṣírí ká ẹ̀ báyìí kà hán ẹ̀ fi tọ́ mi já dó ìfẹ́ tọ́ lọ́dẹ sì àyánu gbèsè ọkẹ tó gbà gbàlì ìdà yánu dẹ́gùn ìtàbí mo sì àyánu náà sì aṣọ yánu lè àwòkó mu mẹ lè fi owó gbọ lè kọlọ mẹ ẹjẹ ẹ lè ìgàlọkọ ìtì ìgàlọkọ ọ mi àyè ṣe sì àyánu kóró gbẹngàndà yìí.
1: ṣe àyánu.
2: àmìyánu náà sì.
1: tètè lọmẹ yí àyánndẹlẹ àyín àmẹnà àwòjù. Sankatropointroa radio tọpa ẹnu pàmẹ òkpojì.
3: àwọn pàpẹ́ ta sí iná fi ó pàpẹ́ yẹ ẹ̀yẹ joseph mọ́ mi họ gbọ̀ngbọ̀n.
4: ìnẹ bẹ́ẹ̀ bí n so bẹ́ẹ̀ bí nyọnu hatọ pátó tọ kékeré dogo náà mi lè ga ọjọ́ mẹ́. sẹ́yìn ní gbẹ́tọ̀ jíjí mìíràn yí mìíràn dẹ́gbẹ́ họ ẹ̀yìn lẹ́mọ̀ ẹ̀yìn mọ́. mi va zokin lo ti lo va ho no mi mo zokin lo ti problem ya so plan do ti ni ti no yi mi atona sona ame view ame interview ti no kon koto ti wa sona ame vi ito jino mon ken keto mi kon koto mi ho no ho do wa na nya mi to ton ame to ho sha mi to so ame to sin sin o ti o ri o egbe ti o ti o mi a blata no enyo logbe i enyo ta mi o te egbe to no mo o le ti na nọtì nọtì wa tẹ́ asọ́nà amẹ́fíọ́ àyìnkọ́ amẹ́ntọ́ ṣíní amẹ́ntọ́ só amẹ́ntọ́ hwẹ́nu amẹ́ntọ́ wana zọ̀zọ̀ tí ó lámẹ́ dúmẹ́ o ẹ̀kọ́ tí ó só yẹn hwẹ́ o sẹ̀sìn tí ó lè yẹn hwẹ́ o kéńkéń lu adrínà fi yẹn o. kínyẹ́ o tí nù kọ́ńkọ́ tọ́tì mi àti nǹkan mi ò tọ́ o gbẹ́ mi ò kọ́ o gbẹ́ mi ò hwẹ́ o gbẹ́ o. nínú ìbùnà gẹ mọ èyí mi ò ń tọ́wọ́ nẹ ẹgbẹ́ mi lé e ṣùgbọ́n mo mi ní àjà náà pọ́ mi dé tẹ́ ń dọ́kọ́ àjàgbé náà mi ò fi wé o pọ́ mi ò fi ó dé ṣe kàjàgbé o mi ò fi ó lè bubú kọ náà sọ́sẹ̀ dómú ìdẹ́ka náà mi lè béèni kó tó gùn jù mẹ́ mọ́ èkó tí ó bá yọ ní òhun lẹ́mẹ́pọ́ sá òun náà má jà náà ṣùgbọ́n àjànà tí ìlẹ́kọ̀gbónú gbẹdọ̀kọ̀ tí mẹ́tí ọ̀là mẹ́rin pọ̀ ọdún ẹ̀gbọ́n mú mi ní akọ̀tí mi ní máa àmúyẹ oyin fún tí ilé padàkú tí òhun lè kàwé pọ̀ ọdún ọgbọ́n mú mi ní akọ̀tí oyin mọ́ àmúyẹ oyin nago tí ilé ìsàbàlú tí òhun lè kàwé pọ̀ ọdún ọgbọ́n àmúyẹ oyin ẹ̀ẹ́mákinú tí òhun lè mi dá mọ́ mẹ́lẹ́bọ̀ edo se domi mo mi de te n so mi o de ki o so na mi o vi o sigbe china yi mi o vi o gbu han ene o on to ame agbeto do anyi china nkonko to ti vi o du sini eso gbe ni china vi o ya ho do de ho jubu de ta to da te n aba ho no vi o so ko ro de ho on to to on to le te yin nu na na nkonko to ti aso na vi o no aso na na nkonko to so na vi o de yìnyín ọ̀ǹtọ̀ de kí gbọ̀wé ṣí ní èso vi odo anya lẹgbẹ́ nkékin mẹ́ọ́ pọ́mìdé wẹ̀kọ́ yìí ni òvi yóò nyàkọ́ sí mi so ẹ̀yìn wànà fọ́ndéka wànà mẹ́vẹ́tọ́ mianu ngamọ́ yìnyín wànà vẹ́tọ́ wànà vẹ́tọ́ edo atẹ́pọ̀ ìsẹ̀nsẹ̀n tí ó lè ní òkú yóò kéńkéń vi o á jẹ́sí sẹ̀nsẹ̀n lọ́wọ́ dẹ́ dẹ́yìn mọ́nà ò jẹ́sí sẹ̀nsẹ̀n dẹ́ yẹnyin oro itono le dulọ mẹ yìí gbẹtsigbẹ mi yìí dulọ mẹ o ezan si gbọ mi ló dulọ mẹ vodu oro lọ wo to so gbọnọgbe yìí nya mọ náà nyimọ ẹyin tó tọnà kúfi tọnà ntsi le pọn le oro pamẹ báyìí kọ káfìlà káfìlà sí adrẹ onú ne ka yìí o sọdọ agbẹnudansọ bọrọ ndóni bọ oyin tọnà nyọlọ nínú nda ní ìfẹ yàyìn mọ ń gbà wọn o náà nyimọ ń nọtọ nínú mẹ emo ti wa nua mi wa ke mo nua nya mẹ ti va ikọ tse de ahe nyi de kpọ mo wa kple keke na to ke atata vudu lọ wa va yi zangbetɔ wo hoe do tɔfin na wo hoe egbetsi ado ava yi li no mo enyi ajano ivoju chile mi o ho si wi sapata han ni idan voju ha le gba ha azon ha.